0: chi tata nyugi jiban danja, nga, nganju to yore da.
1: Chi nung chen san cha xe ju ji yue ma re.
0: Apa.
1: Ye che la hien, ju anin duro ji kasong nung chi tong shu. La sa la jia chen ca wen, zhe cu che wi gong re. Ka su nga cu jia du to la sa la nje ma tu na. Ju anin duro ni mi yin cong kong la nian kan chen bo gong re. Ni mi cong di su na.
2: Nga chun chen chen, bè jè zawa, gong ni chen zhò zhè. Yina, apa chè jè nyo ki jì bù tà, hà nyè xè sùn jì yù mù xè, nga chì nò là sèn chè chè dù. Ama, mù chè gè. Ama, chè apa ama là sèn nè xì mì gè, sòn nì nè chè sùn. Mukhi ki ngā lī sēdhā.
0: Āmā. Chū sēndū tēnē māsī. Hānyu tārū jirē nyēyā mārē. Yō mēnā.
2: Mū tsēkē. Chī ngā lī sēnsō shī mī gī. Chū chīnjī tēi pī dōyū. Tōndō rī. Mū sēmbā lō ārī. Mū tsēkē. Chē shī pā fō rī. Mē chū mā tōng, ā mī kā lī nye, chū khā nye nō tā, sō nye chū sō, ā gō.
0: Ā mā, ā pā, ngē chī nye chī nye, sō nye dē bā nā chī nye nzō. Ā mā.
2: Mī pū.
0: Ā mā. Ā mā.